Ajawere ń bọ̀wọ̀ fún ìrántí olóògbé tí ó jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí. Pẹ̀lú àríyànjiyàn ńlá nípa owó ẹ̀bùn ìdáwó sépè ti ọdún 1930 ní ẹ̀ka tí ń ṣe dẹ̀kàn. Wọ́n ti tọ́ka sí aláṣẹ ẹ̀ka yìí. A sì ń ké sí ilé ẹjọ́ tí ń bójútó ohun ìfi agbára tẹ̀ mọ́lẹ̀ lórí ẹ̀ṣẹ̀ nípa ètò ọrọ̀ ajé àti ìpalẹ́lá ti ṣe kiri ẹ̀tẹ̀ láti ṣe ìwádìí kíkún kí òtítọ́ kíkún lè tàn ní gbangba. Nínú ìtẹ̀síwájú pẹ̀lú ti ṣe Quotidien l'Observateur, a kà á pé lórí ikú ẹni pàtàkì nínú ètò ọrọ̀ ajé àti òṣèlú ilẹ̀ Benin, Sefu Fagbohun ti kú. Ilẹ̀ Benin ti pàdánù ọ̀kan lára àwọn tí ó ṣe pàtàkì nínú ìkọ́lé àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí ó wáyé ní ìlú Kandi, wọ́n ti rí àwọn ọmọbìnrin kékeré méjì tí wọ́n ti kú ní kòtò tí ó ṣí sí ìta. Nípa àpéjọ àwọn missionary tí ń ṣe Nasfat ní ìlú Kútọnu, wọ́n ti jíròrò nípa bí a ṣe lè mú ìdàgbàsókè àti ìtẹ́lọ́rùn iṣẹ́ ṣíṣe dáradára wá nínú ẹgbẹ́ tí ń ṣe dá wá bí ó jẹ́ ìpè àti ìtànkálẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù. Pẹ̀lú ti ṣe lábùsọ̀lọ̀, ó fi hàn pé ní ilẹ̀ Benin lẹ́yìn ìdìbò, ojú titun mìíràn nìyí fún ìjọba ilẹ̀ Benin lórí iṣẹ́ nípa ìdánwò sépè. Ẹ̀sùn pé ètò gbígba owó lọ́wọ́ ènìyàn ní ẹ̀ka tí ń ṣe dẹ̀kẹ̀ ń bẹ níwájú ilé ẹjọ́ tí ń bójútó ohun ìfi agbára tẹ̀ mọ́lẹ̀ lórí ẹ̀ṣẹ̀ nípa ètò ọrọ̀ ajé àti ìpániláyà. Nípa ìpadà sí iṣẹ́ ìjọba, àwọn alákòóso ìjọba ilẹ̀ wa yóò bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lónìí. Pẹ̀lú ikú Sefu Fagbohun, Romi Àrọ̀dá yìí ti ń bọ̀wọ̀ fún olóṣèlú ńlá tí ó jẹ́ àmì pàtàkì fún orílẹ̀-èdè ilẹ̀ wa. Láti ẹ̀sùn bí òpin àwọn ìwé ìròyìn tọ́jọ́ tó lákan ti ṣe Honùgbó, wọ́n fi hàn pé pẹ̀lú ikú ọlọ́rọ̀ Sefu Fagbohun ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá, àkùkọ àjáwẹ̀rẹ̀ kò ní kọmọ báyìí. Ọ̀pọ̀ ni àwọn ènìyàn pàtàkì tí ó fi ọ̀rọ̀ ọlá àti ìbọ̀wọ̀ wọn hàn sí oníṣòwò yìí, ẹni tí ó ní ipa pàtàkì nínú ìgbésí ayé ètò òṣèlú ilẹ̀ Benin. Wọ́n ti sin bàbá ńlá lánàá sínú ibojì pàtàkì rẹ̀ ní ìlú àjáwẹ̀rẹ̀. Lórí ìfura nípa ìwà ìbàjẹ́ ní ẹ̀ka ilé iṣẹ́ tí ń ṣe dẹ̀kẹ̀ ti ilé iṣẹ́ alákòóso ìjọba ilẹ̀ wa ti mójútó ètò ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ tí ń ṣe Ministère de l'Enseignement Maternel et Primaire, àwọn òṣìṣẹ́ àgbà mẹ́jọ ni wọ́n fi ẹ̀sùn kàn nínú ọ̀rọ̀ náà tí wọn yóò wá ní iwájú ilé ẹjọ́ tí ń bójútó ohun ìfi agbára tẹ̀ mọ́lẹ̀ lórí ẹ̀ṣẹ̀ nípa ètò ọrọ̀ ajé àti ìpániláyà. Nípa ọdún Gàní ti ọdún 1960 tí a wà yìí, ìlú Nìkìní yóò gbàlejò ìṣẹ̀lẹ̀ náà ní ọ̀sẹ̀ yìí. Nítorí ìlòkulò ìbálòpọ̀ sí ọmọ oṣù kan, wọ́n ti dá ọmọ ilẹ̀ Amẹ́ríkà ẹni ọdún 37 kan lẹ́jọ́ ẹ̀wọ̀n ọdún 10,500. Ètí ṣe un Américain de 27 ans condamné à 490 ans de prison pour avoir abusé sexuellement d'un bébé. A dúpẹ́ fún yín ẹ̀yin ènìyàn tí ẹ fẹ́ kókó mọ́ òkú àtúntì àwọn inú. Ìrọ̀jẹ̀dín ní ọjọ́ tòun tó jẹ́ ìbẹ̀rẹ̀ àárín ọ̀sẹ̀ yìí láti ẹ̀nà ọmọyín àwọn ìbòdí kan ọ̀sùn pẹ̀lú ọ̀rọ̀ fẹ́ láti torí ara ní ọjọ́ ti ọ̀la ǹjẹ́ nínú ìrọ̀rùn fi sílẹ̀ báyìí mo sì dábòye fún yín pé

a dúpẹ́ orí ẹ̀fẹ́ ni fún yín ní ọjọ́ tí ò ní yìí tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àríyàn ọ̀sẹ̀ yìí ọjọ́ ajé ojúmọ́ kẹrìnlélógún ní ogún oṣù ogún ọdún àgbà lórí ìdíní ọgbọ̀n bí ẹ ṣe mọ́ lákòókò láti lè ṣe ẹ̀rẹ́rú pàtẹ́ títí bí ẹ̀bá tójú ojú ẹ̀rọ yìí a ó ti rí pé aago mẹ́ta ọ̀sán tí kò fi ṣẹ́jú bíi mẹ́rìnlá ní àdúgbò tóró nílùú paraku ní kúrò àti ọ̀sán yìí mo sọ fún yín pé ìwà ìpànìyàn kan ti wáyé ní kwande lọ́hùn-ún tó jẹ́ pé a bàbá kan tí wọ́n ń ròyìn pé ó jẹ́ àjẹ́ jẹ́ àwọn kan wọ́n ṣe kí ni wọ́n ti dáàbọ̀ lò bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n tún wá gé orí rẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé kódà ìwà tí ó burú jáì ṣe òun náà bí ó ṣe wáyé ó máa ṣàlàyé fún yín nípa ètò ẹ̀kọ́ ǹjẹ́ mo sọ fún yín pé wọ́n ti rẹ̀ sí ní pé ìwé ẹ̀rí àwọn ọmọ tí wọ́n lọ ní dáhùn tí wọ́n pè ní báàkì ìjà láti òwúrọ̀ tí ọjọ́ tí ò ní iléèwé gíga tí wọ́n pè ní andapo ní sima tóbi kè ní èyí tí a yàn fún ìpínlẹ̀ borgu a wá sọ̀rọ̀ lórí àwọn ènìyàn ọlọ́lá pàtàkì èyí tí jẹ́ pé a fún ní iyìn tí a yàn wọ́n jẹ́ mẹ́rìndínláàádọ́rin ètò ẹ pé wọ́n gba iyìn ògo yìí láàrin wọn ni ògbó ń ta nípa tí orí kíkún kàlámùláṣì kí ni ohun tí òun náà sọ fún àwọn ọgbà wọn ní kókóra àti ọ̀sán yìí ẹ wọ. akínyẹlẹ kan sí mọ sọ fún ìpè láti lè ṣe rédíò fàtìtì ní gbàbá yìí jẹ ìjàmbá ojú ọ̀nà kan ti ṣekú pa ẹnìkan ní ọjọ́ àná jẹ mọ sọ fún ìpè nìkan bíi ní ìrọ̀lẹ́ nìkan bíi aago méje ìrọ̀lẹ́ kọjá aago méje àbọ̀ ẹni yìí ó jẹ oní ọ̀kadà ó ti pàdánù ẹ̀mí rẹ̀ báyìí ohun tí ó ṣẹlẹ̀ ó láǹdí pé nípa ọkọ̀ àwọn ọkọ̀ ńlá tó yẹ pé ó ń lọ ní kúrò ní ibi tí à ń dápè ní oríta mẹ́ta tí ń ṣe rọ́pọ̀n màtí kérékù tí ó lọ ní ìhà ìbẹ́màgà lọ́hùn láti mú ọ̀nà kútọ̀nù tọ̀ ǹjẹ́ a sọ pé ní ibẹ̀ ni nínú ewé sísá yìí ó fi ṣe àbápàdé bàbá yìí bàbá wọn ni ọ̀kadà ó ṣàgbọ́ pàdé ikú yìí ẹni wá ti ń ṣe ayúbà màmá tí ó jẹ́ ẹnìkan tí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ẹni tí ó ṣì ṣojú rẹ̀ òun náà ni ẹni tí a rí gbà pẹ̀lú ẹni wa ti ń ṣe àlíbàlùkara ǹjẹ́ ohun tí wọ́n sọ òun ni kódà òun bẹ lẹ́yìn òní òní ọkọ̀ ńlá yìí tó yẹ pé òun bẹ lóríire pé pátápátá nígbà tí ó sì ń sáré ó jọ pé ó dé ní ibi tí a dàpè ní oríta mẹ́ta àbí koríta ti ìbẹ́màgá ńbẹ̀ ni a rí pé ìwé náà ti pọ̀ ju kò lè ráyè láti fi yà kó mú ọ̀nà náà lọ tó jẹ́ pé ó fi yà bá bàbá tó wà nínú lórí ọ̀kadà rẹ̀ tí ó sì gba lẹ́yìn tí ó gbà wọ́n ní àwọn wà bẹ́ẹ̀ tí wọ́n sì débẹ̀ tó yẹ pé wọ́n tọ́ ba pè láti wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ a rí pé ọkọ̀ náà àbí ẹ̀rọ náà bàjẹ́ díẹ̀ ṣùgbọ́n wọn ráyè láti fi rí orúkọ àwọn tí wọ́n jẹ́ ènìyàn wọn sì pé wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọn dé wá a sọ fún mi pé ẹni yìí ó ti jáde kúrò láyé ẹni kejì òní kódà ó jẹ́ ẹnìkan tí ó mọ̀ nítorí pé ní òkè dàmà ní oúnjẹ ní àdúgbò ní ẹ̀bá kan náà àdúgbò kan náà ní àwọn tó gbà ǹjẹ́ ní ọjọ́ tí ò ní ǹjẹ́ wọ́n sọ pé ní gbogbo ìgbà ó rí pé à ń sọ̀rọ̀ nípa ti àwọn awakọ̀ ńlá pàtàkì tó jẹ́ pé wọ́n wà lójú eré wọ́n sì sọ fún wa pé kódà àwọn ọ̀dọ́ náà ni wọ́n sábà ṣe irúfẹ́ nǹkan báwo nítorí pé ẹni tí ó sọ̀rọ̀ àlùbáníkwara ó ní òun jẹ́ awakọ̀ ṣùgbọ́n nígbà tí òun wà ní ọ̀dọ̀ òun ṣe bí àwọn kan ti ń ṣe ní ọjọ́ tí ò ní ǹjẹ́ ó fi kàn pé ìwé lórí eré tó wà yìí ló fà tó jẹ́ pé ẹ̀pà ò wá bóró kò lè ní ohun kan láti ṣe mọ́ tí ó fi pa bàbá òní bàbá fúnra rẹ̀ ǹjẹ́ ní ọjọ́ tí ò ní wọ́n ń pe àwọn ọmọ ìlú sí àkíyèsí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ tí ń bójútó ètò ààbò ní ìlú tẹ́nẹ̀pẹ́ ní sẹ́nẹ́sẹ̀ láti jẹ́ kí wọ́n wá nǹkan ṣe fún un ǹjẹ́ ohun tí ó ṣe pàtàkì ǹjẹ́ a sọ fún yín pé lẹ́yìn tí arákùnrin òní ẹni tí ń wakọ̀ yìí tí ó ṣe iṣẹ́ rẹ̀ tán kódà wọn ni ó wá sá ó sá tí ó fi sá lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a rí níkẹyìn wọn ni ẹni yìí ó ti ń bẹ ní ọwọ́ àwọn ọlọ́pàá báyìí gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ìkẹyìn tí a wá gbọ́ báyìí kẹ́ni mo sọ fún pé nílùú Kwande ǹjẹ́ bàbá kan kódà tí a ti fi ẹ̀sùn pé ó jẹ́ àjẹ́ ẹni tí ó jẹ́ adáhùn ṣe wọ́n ti pa báyìí ní òru ọjọ́rú tí ó kọjá mọ́júmọ́ ọjọ́bọ̀ tí ó kọjá lọ́hùn-ún ǹjẹ́ a sọ fún yín pé ní tó jẹ́ aláṣẹ agbègbè gilmaro ǹjẹ́ victorin dawule ní ẹ̀ náà tún ṣe àlàyé nínú àwọn àlàyé ó ní ohun tí ó ṣẹlẹ̀ ni pé ní àdúgbò àbí ní ìlú kan abúlé kan ni tó jẹ́ pé wọ́n ní bàbá náà ní ó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́ta
awon eyan melo kan baba na ti lo ni oko ni won pe won ni ode nje won to lo ni oko na la so pe awon ni pade kan ni ninu ni ilu la ri ilu pe ki o wa lati je ki o na wa ni lati ko pa ninu ipade na won so fun pe ojo je pe ede berba ni awon yi nigba ti baba na won nigba ti o ti ron bayo na ti mura o fi ntele won sugbon nigba ti won de ni eba ona won duro lese kese won dabo lu baba yi leyin ti won dabo lu ti baba yi subu tan won ni won gbe won dunbure won ge ni orun eleyi o je awon igba buburu igba ti ko bojumo ise ti won se yi nje nigba ti eleise ari pe awon obi koda ninu inu bibi ninu pe ara kulele awon apapo won ti dide lati so pe won ni lati gbeja ge won na ki won nigba pe won lati se idajo fun awon nje nti o se alase adugbo yi oni ko ye be ni akoko na won ti pe awon ogun awon olopa lati je ki won se ki won bo saarin ilu lati je ki abo alafia ko wale won se so ni won se alaye pe ni akoko yi ko si enikan gege bi awon ilana ofin ti agbe kale a ko ni lati se idajo fun ra wa nitori pe awon eniyi leyin ti won gbe pe baba na je aje to je oni iwa ti o se kini ki se ni owo won lati lo ki won gbe baba ye ki won lo ki won se bi o se se yi sugbon won lati ngba ti aba gbo oro na won la fi to awon ti won se alase ilu leyin awon koko awon fi to awon olopa ti won se iwade nitori pe lai si pe a ri iwade ti o daju ko ye ki ta ba te ri daju ki se ti won lati se idajo sugbon awon adajo ni je ni ojo ti ron pe enikoka ki a fi okan bale irufe iwa won yi ojo ka ti oburo awon ti won da ara yi won ni koda ni akoko yi won ti salo ngba ti e se won buru tan etun sa ti e balaya o ye ki won duro lati se pe ko ni ribe nde won ti salo bayi to pe ni akoko yi o ye awon olopa won ti bo sinu awon iwadi lati mo bi ti won wa ki won da won pada wa be ni o se ri labora ti oluwa ninu itesiwaju je aso fun pe gege bi oro ti a ri gbo o je nkan ti pe awon ti won jale awon ohun to je ero ti anda pe ni konto ti ile ise Suneb Ominiye ni adugbo kan be ni ibi ti eno ti se Alasan Gunu ona ni en ti ogba oro na wa lati so fun wa gege bi nkan na se sele ene awon wo yi won ninu ni awon ero won yi won lo bi mefa bi mewa ni ibi kan se won si yo mefa kuro ninu re ti won gbe lo ile je nkan ti buruko ye nigba ti awon kan won se gbagbara lati so pe ki won le ni awon won yi ko je pe awon kan won joko nitori pe won ni awon ilo kan be ni re ti won ma lo lo fato pe won se irufe baba won ni nde ni ojo tuni won pe ile ise nitori pe nigba ti won ba jale ari pe ile ise ti se so lebo o so pe ko e se nitori pe ohun lo ni je ti won ba jale o fi kan pe o tun sanwo lati fi ra omiran ni je o ntoro pe ti won ba le wo ki won se bi o se ye yo je kan ti o dara fun awon ki o le je anfani lati ya ki bubere ki o le waye bi o se to ati bi o ti ye ni awon oro ti o ye be mo so fun pe awon kan to je pe won je awon opo ntari di ni gba pe a fe je ki a gbe iyin ki a gbe oriyan fun won pa pa julo ki awon eyan le mo ni ilu okere nga so fun pe fun eto isaku si satun ko ti odun ti awaye ti a soro nipa pe awon ti won be ni abe asia ile wa eto yi wa bere ni ojumo kewa osu keje fide ni ojumo keta osu kedo lu ti awo yi ni a se ipolongo eto na laarin awon ti won soriire je ogbon ta nipa ti ori arabiri wa Angelique Kijo de ni okan ninu awon ti won gba bolu Stephane Sessegnon Steve Mouni ati Bono Bibi awon moyi sabo han Danielu Pipi Wabaho ati arabiri Gete Bokwe mo so fun pe eyan bi netadi ni adore ni anya ti afun ni awon fun ni awon iyin eye won yi nje mo so fun pe laarin mo ara eniwa ti n se kalamulai ona papa gbogbo ala amonito hun nje ni aro yi nigba ti oro na ta se oni ti asumo lati bere bawo ni eto na se lo koda oni ohun papa ni ojo ti ana lo n gbo awon yan kan ke si o ninu lori ero pe a na ku rire o se bayi ohun gbo nkan kan bawo lo se ri nigba ti o sele bayi oni baya awon kan won fe lati je ki won fi bere si ni fi soro ti ko ye ni sugbon ohun dupe ni ojo to ni la rin awon eniyan ogo egbegberu eniyan omo lebi ne to je pe ohun wa laarin eniyan merin di ni adore ti a yan lati gba nkan won yi o da yoroje fun o nigba ti o n bere o n lo bi odun ogun seyin to n ti bere si ni kunrin nje eleyi o je nkan to je pe iwuri ni o je nigba
ti umbere uri akoko uri egbon ti wa kori zule zule zak zule ti mosi ti o je egbon ta nipa ti ori o lo so fun ipa ko da bi o se bere yi laarin odun mewa o na ko wa yori ere re o si ri pe o je kan ti o da ni ojo tu je o dupe laarin ni iha ariwa o je kan laarin awon to pe anya lati je ki asise ibi o se to ati bi o ti ye de o je ayo fun bi akuna ba to bi o se lo a ma gbo ni ekun be ni so fun pe ojo la oje ojo kan ti aya soto pe ise oni si nitori pe a o se ayajo ojo dun mo lodi bi eni owo maumi je won ti a ni lati so nipa ni be ni a so fun pe awon omo ile eko ti won lo ni danwo ti na dupe ni back won ti be si pe iwe eri won ti ana pe ni attestation je bere ni ojo ti oni fun awon ti won ti gbo oye ki awon obi ti won ni awon mo ti won yegi won yi oye ki won se ojuse lati lo gba awon iwe ko le je anfani fun eni kokan won gbogbo en tegba a dupe fun ore ofe ti ani lati gbo iroyin yi won ti o se pataki oye ki a mo pe iwa ipaniyan kan ti wa ni kwande lohun ti won pa baba kan won ni odun meta din ni ogota won ni oni aje won dabo lu be ni won gbe ori re awa soro nipa ti eto eko pataki nipa awo ngo ta ti won fun ni ami eye akin fun ore ofe tan lati gbo iroyin lati enu awe boni call je ni wa ti se christian bo se tien lo mo eto erewa ipade wa o tun di ojo la mo kin pe o di ba